bá ṣaláàbò fún ló lè gúnlẹ̀ láyọ̀. Ìrìn àjò ńlá ni bọ́mọ èèyàn bá pọ̀ wálé ayé láti ìlú ọ̀run. Bá a bá bímọ tuntun sáyé ọpẹ́ ni bá bínú ẹni ò bá fi jàm̀bá ṣoyún rẹ̀ níkùn. Èèyàn lé báwọn òṣìkà ò bá rọrùn ṣe ní jàm̀bá mọ́ ọjọ́ ìkólẹ̀ abiyamọ ló léwu. Àwọn tó ti mọ̀nà tọ́mọ ó gbà wáyé wọ́n lé rí dọjọ́ ọ̀kúnlẹ̀. Àtọmọ àtìyáwá dé agbede méjì àgbà láàyè àti tọrun. Ibi wọn bá wá já sí lọ́wọ́ orí wọn ni. Bí bàbá ọmọ ò bá ṣáájò látẹ̀yìn wá ó wá kú kó ṣàbámọ̀. Ọ̀tá lè tilẹ̀kùn ọ̀nà tọ́.